0: na eba ndupe ta ni nbe nbe e wa won olope won to le ni bi nkan mi laaro yi engineer e kokko je abani dupe e pe won wo sori mic
1: oruko mi ni Oluseye Oladipo
2: nice
1: lati Ibadan mo dupe lowo Olorun tori pe ipe mi gan ni
2: o pe yin na
1: o pe mi gan ni baba mi I am highly favored baba ma so nkan kan wi pe ti awon mo wa ton ba nse daada laye awa obi la nse daada
2: iya ni sori re o nigba tawon yen na ba bi mo tawon mo won se daada igba yen lawon na to se ni ah mama ko me o se rere yes
1: mo dupe pe irin ajo odun mejo o wa successful 8 good years
2: kai
1: loto loto omo mi baba e lo ni dream wi pe she won like pe komo kan di lawyer but oko so read na ni but baba to so gan ko ti e wa simo olohun wa ran mi lowo lati je ki dream yen ko come to a success olohun so ran mi lowo mo dupe lowo olorun alaye pe ni ojo birthday mama mi gangan Thursday on the 9th, Oni Odi barrister and solicitor of Supreme Court of Nigeria.
2: Ewo, ewo won, ewo won, ewo won, ewo won bi won se nse. Ewo won barrister of law. Ke se lawyer atelegbegbe o. Ke se lawyer agent o. Je n pa se omo re yo di lawyer eni kan ni se n dey mo ba won yan se n ta wa mo ba won yan se ri barista le n wo yen o ke se lawyer lasan o barista of law the youngest barista ever nigba teyan ba ti di barrister of law lai ti mari se wa tun gbo nkan bo se je barrister of law yen o tun wa nu sanctuary osha ni osha ni awon ko mo so awon so si won awon mo ti ogbe ebo ni nbe nbe ko si wahala a mu onjo kan beni kan ba try to ba lo nbe pe mi lejo nigba n ba koko ko bi barrister 1000 ti mo ni ki lawyer 500 tele so e ma rojo lo enu won enikan ni abajo tenu e bi ma mu se mi ah ma fe enu ko gi ma mu o enikan ni bo ba n gbe photos inu mi sa se ma ma yi in le so binu mi se n dun to àwọn táyé ro tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kò yẹ lágbó àwọn táyé ro tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kò yẹ lóde orúkọ jésù ọlọ́run ara ń fẹ́. ọmọ yídà ó ti wà ní.
1: ó ní court appearance lónìí.
2: ó ti bẹ̀rẹ̀ appearance. àyà gbogbo ẹjọ́ tí ọmọ yẹn bá rò ẹ̀yìn abiyamọ ẹ bá sàmì ó ní ọmọ wí ni. Abẹ̀rẹ̀ appearances na kàràkà tún mi na sádà ẹ bá ń gbé gbòòsà méje fún màmá yìí gbòòsà gbòòsà
3: gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà.
2: Ẹnìkan ní ní kí ni ìdí ìdí ni pé abiyamọ leléyìí àwọn tí ọkọ pé gbogbo táwọn bá lè jẹ bó ṣe gbèsè bó ṣe wúwẹ̀ tí wọ́n invest lórí ọmọ màmá yìí ẹ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ ọwọ́ yín ti ṣẹ́gun sí kí ọwọ́ yín ọjẹ́ ọ̀wá sí ẹ ń bá gbógun ti àwọn ọmọ yín ni ó gbé mi ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ jẹ ilé ìpẹ́pẹ́pẹ́ lórúkọ bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ torí àwọn ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa márì wọ́n ṣẹ̀ fẹ́ máa bímọ wọ́n ṣẹ̀ fẹ́ máa lọ ilé ọkọ ni wọ́n ti sìn wọ́n débi tẹ́rù ò ti ní bá wọn.